tẹ́lájú tó ń ṣe mí bíi ìdíjà ọ̀rẹ́ ọmọ líle jà fojoyé má sá nílé tàṣojoyé yé ṣí bí ilé mi ò pọ̀ ọlúdé gbogbo ṣòkò rẹ̀ ó wá dorí òkú mi atakátura rẹ̀ islambo islambo.

0: lórí mi jù sá.
1: Má kún ní gbẹ̀rù ló ń sọ, èmi ló ń sọ, èmi lè ń sọ. Ọlọ́ṣẹ tẹ̀tí ọ̀rẹ́ wà dáadáa, mò ń sọ. Gbadé sórí, sun sí ọ̀gọ́, mi ò mọ́ bọ́ sórí mi ṣe.